0: Nigeria.
1: Wọ́n fún ẹ bẹ́ẹ̀ jẹ́ àbẹ́ ẹ̀jẹ̀.
0: Ọkọ̀ jíjọ ni ọrún jùlọ bí a. Ndí púpọ̀ rọ́kàdì.
1: Ọmọ Nàìjíríà yọ bápá ní Chínẹ́kẹ̀.
0: Ha púpọ̀ rọ́kàdì.
1: Sí yọ bápá Chínẹ́kẹ̀.
0: Ndí púpọ̀ rọ́kàdì.
1: Ẹ̀wọ́n pẹ̀lú ní ọmọ nà.